ní bàbá o. Mo mọ ibi tí ẹ ti ń mú mi bọ̀, mi ò jẹ́ gbàgbé. Kí ni màá jẹ yóò tí màá fi gbàgbé? Mi ò jẹ́ gbàgbé ẹni tó fún mi lórúkọ. Mi ò jẹ́ gbàgbé ẹni tó fi ní ọ̀ra mi. Èmi ò jẹ́ gbàgbé ẹni tó fa dédé mi lórí. Èmi ò ní gbàgbé. Láyé mi ò ní gbàgbé. Kò tọ́ sí mi láti gbàgbé. Mi ò tó bẹ́ẹ̀ láti gbàgbé. Mi ò ní gbàgbé o. Ọba tó ń ṣerú dọba. Ọba tó ń gbogbo fọ́lẹ̀.

yapacağız abi? Ne olacağım abi? Láti inú ọlẹ ìyá mi ló ti mọ̀ mí tó yàn mí bí àlùfáà àti wòlíì mi ò jẹ́ gbàgbé.